0: Violence is like a wildfire. Whatever it consumes is gone forever.
1: Violence turns a peaceful society to a war zone.
0: Violence gives birth to destruction. Pains. Losses and death.
2: Nigeria, let us say no to violence. Let us work together to promote peace and love.
3: This message is brought to you by the Federal Radio Corporation of Nigeria, Lagos Operations, Ikoyi.
4: Radio 1, 103.5 FM. News, talk, sports.
5: Nigeria, bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tan ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa

dupe lọwọ Ọlọrun fún ètò tí a gbọ́ tán yìí ti ẹnu àwọn bàbá wa Pastor Bankole H Ilọ láti Fatalago Seven Mission number 13 Olatunji Adedoyin Street Toluwa Bus Stop Ijegun Road Ikotun. Ẹ lè pe àwọn bàbá wa sórí àpò yìí fún àdúrà àti ìgbaniníyànjú 08023607724 lẹ́ẹ̀kan sí 08236077724 ó dàárọ̀.